0: repair and recover with Astimine, a blend of amino acids and multivitamins.
1: Sí Ọlọ́run ẹni tó lè ṣe fún wa lọ́pọ̀lọpọ̀ nípa títóbi agbára rẹ̀ ju gbogbo àwọn àdúrà wa ohun tá a fẹ́ ẹ̀dùn ọkàn wa àwọn ìrètí wa tàbí àwọn àlá wa ni kẹ́ ẹ wá pàdé níbi ìsìn ẹ̀mí mímọ́ oṣù kẹsàn-án tí ìjọ ìràpadà kristẹni ti Ọlọ́run the Redeemed Christian Church of God àkòrí ó kọjá àwọn ìrètí ó máa wáyé lọ́jọ́ Jímọ̀ ọjọ́ kẹrin oṣù kẹsàn-án ọdún 2026 yìí lágọ̀ ìràpadà ní ibùsọ̀ 16 lọ́pọ̀pọ̀nà márosẹ̀ Èkó sí Ìbàdàn àti ní ibùsọ̀kẹta sí ibùsọ̀kẹta ní gbọ̀ngàn titun àti láago méje ìrọ̀lẹ́ ní Dove Television tó wà lórí DSTV channel 349 àti GoTV channel 113 àti lórí àwọn ìkànnì ayélujára wa gbogbo òní wàásù Pastor EA Adeboye àtàwọn mìíràn tó jẹ́ ni àmì òróró Ọlọ́run wá wo bí àwọn òkè ó ti máa ṣídìí tí Ọlọ́run ó sì máa ṣe kọjá bí a ti lérò lọ.